0: dupe lowo olorun mo dupe lowo yin mo dupe lowo mama mo dupe wi pe igba ti mo join jo comfort life ile afefe olorun si ori fun mi lopolopo akoko ore ti olorun se fun mi ni wi pe nipa teyin ka anoint gbogbo ile wa gbogbo kan ka ni mo anoint olorun paro gbogbo patapata titi de ara igbale olorun paro olorun se un yan fun mi lori omo mi lororo ati lo loyibo olorun se un yan o debe orise ope mi keta ni wi pe lori owo o de soda mewa mi ni mo ba se ri so ore olorun lori mi o polopolopo lori awon omo o polopolopo mo dupe lowo olorun mo dupe lowo yi ise ranse yo bi baje sa o e se baba mi
1: e ka ro baba mi oruko mi ni omolola lati odi fe road mo dupe fun ore ti olorun se ninu aye mi ore ye ni pe mo travel ile se o fi oruko mi sile lati lo wo champions league pelu company taja alagbata won anfani yi wa ni ninu osu kerin kerekere asegbogbo to e ka se ṣugbọn nigbati isoro die ma dide visa o jade nigbati o ye ko jade asa ni suru won ni ka ni suru bẹẹ náà ni mo ṣe mẹrin ojiji o gbọdọ ṣore fún mi ni mi ò rò tẹlẹ ìwọ ọlọrun gbọdọ ṣe ni o gbọdọ ṣe láṣẹ pé mo rántí pé ẹni ká fi erùpẹ̀ gbàdúrà láàrin march ká sọ ká fi ṣe sákùsí nílé ká gbàdúrà mo ṣe kíní yẹn ní ọjọ́ mẹ́ta pé ibi tí ìwọ mi ò dé rí mo fẹ́ débẹ̀ mo fẹ́ la ayé já ọlọ́run dẹ́ gbàkóso fún mi ọlọ́run gba gbogbo ògo a lọ ààbọ̀ ṣùgbọ́n lórí tíkẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹta ni mo tó lè travel torí pé single entry visa lọ fún mi but ọlọ́run gba gbogbo ògo ìrànwọ́ dìde nígbà tí mo rò pé àbáwọ̀ company yìí a sọ pé àwọn ti gbìyànjú tó ni wọ́n mẹ́tọ̀ pé àwọn sì wà débẹ̀ àwọn rí pa débẹ̀ gbogbo tó yẹ ká ṣe àṣe mo dẹ̀ ti padà sí nàìjíríà náà báyìí mo dúpẹ́ pé ibi tí mi ò lérò ohun tí mi ò lérò ohun tí mi ò ní lérò lọ́lọ́run ṣe mo dúpẹ́ bàbá mi ìpè ípè mi o.
2: Nice! Ẹnìkan lè jẹ́ bómìnlá gbogbo lé ẹ̀yin tẹ́ wà sọ́nà church gbéra o kò kẹ́ ẹ tó mọ̀ lọ sọ́nà church kẹ́ ẹ tó pàdé mi lórí facebook ẹ̀yin ọmọ ọlọ́run ṣé ẹ lè sáré bomi díẹ̀ omi yẹn mo fẹ́ gbàdúrà fún yín báyìí ẹ mọ̀ ń sẹ́mu ni olúwa sọ fún mi pé yóò ṣiṣẹ́ ikùn yóò ṣiṣẹ́ ìta yóò ṣiṣẹ́ ọpọlọ yóò ṣiṣẹ́ ní gbogbo abala mọ̀ ń bọ̀ sábòmi ìbáṣe mọ́tò kan náà lórí omi àmukùn yẹn gan lẹ́tùn gbé pàdé mi lórí facebook ẹ̀yin tẹ́ ẹ bá lọ sọ́nà church ẹ múra láàárọ̀ yìí ẹnjìníà ẹ jẹ́ tó ń gbọ́kàn sí.
3: Bàbá mi èmi náà ti lẹ́rìí ooo ẹ ṣe ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ìjọ comfort life mo dúpẹ́ ọlọ́run tí ò jẹ́ kó yúkó tì tí ò jẹ́ kí ikọ́ àwọn ògbẹ kó dààmú mi ju bó ṣe yẹ lọ mo dúpẹ́ ẹnìkan sọ stẹ́sì mo ń pè láti kogi ọmọ yín lórí ìjọ afẹ́fẹ́ òun ló ń sọ̀rọ̀ ní àná tí ẹnìkan ń give testimony láti US ó ń sọ̀rọ̀ nípa àìsàn BP tó ti ń ṣe òun láti gbà kékeré títí wọn ti pé 35 years tó sọ pé òun ti lo oògùn pé láti Nàìjíríà ni problem yẹn ti ń bá òun fà pé oògùn oríṣiríṣi ìwà làwọn gáálíìkì wọn ní jíjà wúwẹ pé ọ̀hún náà tó pé òun ṣàgbọ́ òun ṣàtẹ̀lé ìpín pé ọlọ́run bá òun ṣẹ́gun àná yẹn náà ni mo kí pẹ̀lú testimony yẹn tí mo sọ pé ikọ́ yẹn ń disturb me as in ikọ́ tí mo ń kú tí mo ń tọ̀ síra kó tó ìṣẹ́jú mélòó náà tó bẹ̀rẹ̀ bí ijọ́ mẹ́ta yìí náà ni mo wá fi omi jẹ́ lánàá mo fi sọ pé ọlọ́run iwọ́ tó lè mú bp sọ kí ni ikọ́ lásán tó ṣe wá ń rẹ̀ mí ṣùgbọ́n ọlọ́run àánú yẹn mo dẹ̀ fomi jẹ́ àánú yẹn náà la fomi jẹ́ gbàdúrà ibi tí bàbá wa ní ká jókòó ká fẹ̀yìntì mo fẹ̀yìntì lánàá tí ògiri mo gbàdúrà mo dẹ̀ ń múmi lójú pé ìwọ́ tó ń fún àwọn èèyàn ní testimony pé kò sí kékeré testimony pé mo fẹ́ kí ikọ́ yìí pé kó kó gbé láti àná bàbá mi ó gbé mọ́bẹ̀ ni mi ò lo oògùn mo dúpẹ́ o mo mọ̀ lórí o testimony mi kejì ni pé last year ni mo join ìpè yìí lórí afẹ́fẹ́ ṣùgbọ́n last year this year first week of this year ní january ibi tí mo rò kàn sí a fi 200,000 ọkọ ìyàbọ̀ ọkọ mi kan ó sẹ́ndì sí mi. ya mi lenu won lo je ki mi na bere se ni se one or two things mo ti so tight mi o baba mi e se iko iko mi o I really appreciate thank you ba mi ki mama o
2: nice bi wo ba ni gbagbo gbogbo eyan omo lo e wa dide duo ti n ba tin so tele wa mo se omi mu bi n ba tin so tele mo mu mi yen tan die to ku e gbe pade mi lori Facebook ni 6:30 o dekunle Epaphras eni kan ni pelu anointing oyin be lu anointing oyin e tan yin tun fun yin mi se ti e ri ti convention eleyi o ya to gedegede mo n ba fun yin ni royin ayo eh gbogbo eyan bi n ba tin so tele ni ko nawo bayi bo se n se ami mo se omi mu wa ni idakeje ni iseju die olorun to oto wa ninu agbara re gbogbo emi to duro ti won lawon yo aye re lenu me ma bi to duro si to tin gbo mi mo doju agbara olorun kan won bayi e sa to ba mo to wa se nbi fi agbara nu e se ami ki won wole nbi fi gbogbo nu e se ami agbara to lohun ni ji ogberi o lo lodi so fi idile yi agbara to lohun di ni ogberi laye gbogbo eni to ba le se ami to ba se wipe igbe ni ara ma ke wole gbogbo iru agbara be gbogbo bi te ba ti wo mi loruko jesu ki won binu wole osisi ẹni tó lè dìde tí ọmọ bá ẹfọn du ọdàn ẹyẹ tí wọn ń pè ní ẹyẹ lékeléke wọn kì í bá du ìkẹfun òun ló ní kinní white yẹn ẹnikẹni tó lè wọn bọ du ayọ ẹ ẹnikẹni tó lè wọn bọ du ògo tó gbé wálé ayé ẹni tó lè wọn tó bọ du jíjèrè rẹ lọsẹ yìí kí wọ́n wọlé ń bí ẹgbẹ́ àsọtẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bí ọwọ́ yẹn lórí sà àti kí àtọ̀pẹ̀ ní sànú ewé tí wọ́n ń pè ní àfòmọ́ àfòmọ́ ò lẹ́ka àsomọ́ igi kan ni ó fi mókè ẹgbọ́n olúwa lẹ́nu mi mo di olorun elijah si o olorun elijah eni ti baba yo so mo ti o fi moke eni ti mama yo so mo ti o fi moke idi ni abaku abede haya pelu ase ati agbara olorun iwo ni kan ni ode mi se loruko jesu mo ti ko yo si obe to gbe wa bi baba yen ni gbogbo awon mama yen ni gbogbo awon to nbe ninu oko ni nki oko mi pele ori aisan buku to kolu aisan ma le dide duo aisan ma le bere aisan ma le joko aisan ti oju o le se begbe se nse mo aisan to be so deru aruka oni ba se nbo lati Eko lo si Jesus City oni gbogbo awon to nbe ninu oko ni nki pe pele pẹlẹ oni nigba tawon debe ni Jesus City oni nigba to di ojo loru oni eyipo oni mi o le se oni e try o wa gbianju igba ti mo wa asun bayi o dabi eni ko wo iwosan tin kan igba ti o fi dele ohun ti o le dasun nigba ti an fi anointing oil to mi 77 ra latan won lo sun yawo ni mo nyoju wo oni lekan na oko mi bere si rin ge ge ge oni ki se ko tin rin nikan o ti se kini o ti pada si shop we gbogbo eyin ti won ti ju aye yin sile gbogbo eyin ti won ti mama mu nkan lo seyin fun o ja ri ota mo won ti pa won ti pa ọjà gbogbo ẹyin tí wọn ti palẹ ẹyin mọpò nlẹ mọ di ọlọrun Elija ṣe ọba yìí gbogbo ẹni tó bá lè ṣe àmì lórúkọ Jésù ọjà padà sáyẹ lórúkọ Jésù ọjà padà sáyẹ bí ọwọ́ yẹn lórí mama yẹn ní 2024 ni mo join church yìí ó ní ní 2024 iṣẹ́ tí mo ti ń wá fún 16 years ó ní ọdún tí mo dé oṣù tí mo dé ni iṣẹ́ yẹn jáde ó ní ní 2025 ilé tá a ti kọ́kù fún ọdún mọ́kànlá ó ní àparí ẹ̀ ó ní ní 2026 yìí mọ́tò táwọn ń lò tó dàbí ẹni pé kì í ṣe mọ́tò ó láwa náà ó ní èmi náà mo tu 13.something million jọ mo fi ra mọ́tò gidi a fi ra káà that is turnaround wọ́n parí ilé wọ́n ríṣẹ́ gidi wọ́n tún ra káà ó ní ayé mi ń lọ sí ìpele tó kàn mọ́ pàṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bí lónìí ohun tó kàn nínú ayé rẹ ohun tó kàn nínú iṣẹ́ yẹn ẹ jẹ́ wọ́n yẹ àwọn tó lè ṣe àmì jẹ́ kí tiẹ̀ ọ yàtọ̀ lórúkọ Jésù ọ yà kọjá lọ síbẹ̀ in the name of Jesus bí owó yẹn lórí ọmọbìnrin yẹn ni mò ń pè láti United Kingdom ó lẹ́yìn lẹ sọ fún wa pé ká sọ ọmọ wa ló kọ ó ní mo marry ní two last year kò sóyún oyún kọ̀kọ̀ wá ó la parí ìpàdé tá a ṣe last fún àwọn tó ń wojú olúwa fún ọmọ ó ní mo pe ọmọ mi láti inú oyún ó lọ sí hospital wọn confirm oyún nínú ẹ mo sọ lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ire tó kàn lọ wá wá ìbùkún tó kàn lọ wá wá àánú tó kàn lọ wá wá jọ fi gbogbo agbára inú ẹ ṣe àmì mo ní kẹ́bí mi bá ò ṣe láyè rẹ lórúkọ Jésù mo ní kí wọ́n ṣe láyè rẹ bó o ṣe ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ tó ń gbàdúrà tó ń dàgbà sí nínú ẹ̀mí kí ìyípadà kò dé bá ọ in the name of Jesus ẹ mọ ṣe omi yẹn mu díẹ̀ tó kù ẹgbẹ́ ìpàdé mi nísìnyí lórí TikTok lórí YouTube àti Facebook gbogbo ẹ̀yin Sona Church ibi tẹ́ ẹ ti ṣe sáfíìsì lọ́jọ́ Sunday ibẹ̀ lẹ́ ń lọ láàárọ̀ yìí aago mẹ́jọ nísìnyí lórí Facebook aago mẹ́fà àbọ̀ ní láàárọ̀ yìí ẹ wo nǹkan o gbogbo lé bó bá ṣe kọ gbàgbọ́ ó sì ṣẹ́ omi mu ẹ̀yin tẹ́ ẹ bá ní ìrúbọ òní ọ̀rẹ́ òní ìdámẹ́wàá jẹ́ a tún fi ṣe tọ̀la bó ṣe rí nìyẹn kò wá sí bó ṣe ṣe tó ní mú nǹkan bọ̀ lónìí account number church lele 1966 36 38 73 1966 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ọba sì wọlé ẹ lele 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International nìyẹn ni ó tún gbé jáde kí n tó gbàdúrà fún àwọn ọlọ́run tí wọ́n bí lónìí a ti parí ìwé òwe lánàá ẹja bọ́ sínú òwe oníwàásù láti chapter 1 títí wọ chapter 6 Ecclesiastic chapter 1 to chapter 6 inú mi sì ń dáadùn Sunday ọ̀kẹ́jẹ gbẹ mọ̀mọ́ ẹ sàmì bá mi wá kàchífù white méjì ilẹ̀ ìkan lámọ̀ọ́mọ̀ tẹ́lẹ̀ àádà kan dórí ẹ mọ̀ jẹ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n láàárọ̀ kùtùkùtù náà ni o ẹ mọ̀ jẹ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ń bó jẹ èmi ọ̀mọ̀ sọ tẹ́lẹ̀ ìsìn agbára ńlá mi tó wọlé ń jọ Sunday ẹ wá wo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ kúnlẹ̀ ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n gbàdúrà fún yín níbikíbi tẹ́ ẹ bá wà arúgbó ọjọ́ o bàbá mi bàbá rẹ mo ní kó gbé ọ̀gá mo lo àdàbí lé ọ lórí àdàbí tí ẹ bá sòní lábí ọ lókù tó bá sòní lábí ọ ara yóò di ọ bí ara ṣe ń di ọjọ in Jesus name happy birthday long life and prosperity gbogbo ẹyin tẹ mark wedding anniversary yín lónìí ìgbéyàwó yín ó ṣerere lọwọ yín àdàbí tí ẹ bá sọmọ yẹn lọ fẹ lókù ó ológo ni ẹ pé happy wedding anniversary gbogbo ẹyin ọmọ ọlọrun fẹ send the testimony ẹ lo number ẹ jẹ loud kó neat 08081 7165 66 08081 7165 66 ẹ send message ire àtànú kọ báyìí ẹ jẹ mọ lórí Facebook you are blessed it is well with you.
4: Attention all business owners in the city, are you looking for a powerful platform to promote your products or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With a diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA, Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.

0: ọ̀gẹ́ lórúkọ mi. O ti ra ànúgbà. Ọ̀rọ̀ ẹ dayọ̀. Jáde kó lọ se bí ọba. Jáde lónìí kó lọ mọ́gò wá. Kò dẹ̀ mẹ́rin ẹ wá.
1: Jésù
0: Olúwa wa.
1: Jesus name our Lord.
0: Mo kí gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run.
1: I greet all the children of God.
0: Mo gbàdúrà lórúkọ Jésù.
1: I pray in the name of Jesus.
0: Ẹ máa ra ànúgbà.
1: Lórí
0: máa dùn.
1: I'll be so happy.
0: Ó bá lè gbójú sókè.
1: You can lift up your face.
0: Kò wo ibi tí ẹlẹ́dàá rẹ wá.
1: And see where your God is.
0: Kò sọ fún Olúwa.
1: And say, Lord.
0: Mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ.
1: I appreciate you.
0: O kà mí yẹ.
1: Thank me well.
0: Pawọ́ ẹ̀ pọ̀ báyìí. Pawọ́ ẹ̀ pọ̀ báyìí.
1: Join your hands together.
0: Pawọ́
1: as if you are bleeding to God.
0: Olúwa.
1: Lord.
0: Ẹsẹ̀ púpọ̀.
2: Ẹsẹ̀ púpọ̀.
1: Thank you so much.
0: Tẹ dá mi sí.
1: For preserving me.
0: Ẹ pa mí mọ́.
2: Ẹ pa mí mọ́.
1: For protecting me.
0: Ẹ sàánú mi.
2: Ẹ sàánú mi.
1: You have mercy on me.
0: Lẹ́ẹ̀kan sí Olúwa mà sí o.
2: Olúwa mà sí o.
1: Thank you, Lord.
0: Àwọn sọfọ́ lọ́hún pé.
1: Tell it to God that.
0: Olúwa.
2: Olúwa.
1: Lord.
0: Mo ti tún jí lónìí o.
2: Mo ti tún jí lónìí
1: o. I wake up again.
0: Oúnjẹ òjọ́ mi.
2: Oúnjẹ òjọ́ mi.
1: My daily bread.
0: Ni mò ń wá lọ.
2: Ni mò ń wá lọ.
1: Seeking for.
0: Má jẹ pàdé tí ó jẹ mí.
2: Má jẹ pàdé tí ó jẹ mí.
1: Don't let me see what will suffer.
0: Àwọn ọmọ mi.
2: Àwọn ọmọ mi.
1: My children.
0: Má jẹ kó sọwọ́.
2: Má jẹ kó sọwọ́.
1: Má jẹ fọ́ victory.
0: Àwọn ọmọ mi.
2: Àwọn ọmọ mi.
1: My children.
0: Má jẹ kó jẹ ìdààmú fún mi.
1: Ẹyin
0: ọmọ mi o.
2: Ẹyin ọmọ mi o.
1: Ó yí ma ju.
0: Àyí dunnú ni yín.
2: Àyí dunnú ni yín.
1: You are joy for me.
0: Ayé ò ní pa ògo yín dà.
2: Ayé ò ní pa ògo yín dà.
1: And you will not change your
0: mind. Ẹyin ọmọ mi.
2: Ẹyin ọmọ mi.
1: My children.
0: Ẹ jẹ èèyàn.
2: Ẹ jẹ èèyàn.
1: Will be somebody.
0: Ẹ tayọ láyé.
2: Ẹ tayọ láyé.
1: You will excel in life. Ẹlẹ́dàá mi o.
2: Ẹlẹ́dàá mi o.
0: Ṣé máa ṣe mi o.
2: Orí mi o.
1: Ṣé máa ṣe.
0: Ṣàánú mi.
2: Ṣàánú mi.
1: I am not serious.
0: Jẹ́n bó ore pàdé o.
1: Jẹ́n bó
0: ore pàdé. Ẹ mọ jẹ n ti ajo gbe sajo.
2: Ajo gbe sajo.
0: Ìjà ní ẹ̀rọ jí sọ. Gbogbo ẹ̀yàn wọn lọ́n tẹ wà ní Canada mú kí yín pẹ́ kú lé. Ìpàdé òní máa ní agbára sá. Mo róye bẹ́ẹ̀. Mo róye bẹ́ẹ̀. Ọgọ́rọ̀ èèyàn náà ti rí àánú gbàgbé pé
1: wọ́n
0: ní mí sí program.

0: uruko mi ni Idowu Felicia. Mo gbe uruko Olorun Obaga ninu aye baba wa Sede Oba. Mo mo baba tu ore mi kan. Igba ti baba fe lo si orilede Canada, omo mi kan to wa nbe won ti wa omo gba ti iyawo e koko lohun oyun yen baje ati gba yen won ni oyun mi mo mo wa pe mo ni baba nbo wa si Canada make sure pe ori baba o o bere si ni complain ona yen ji li awon ma lo bi ise awon mo ni wa ti o ba fi ri baba to ba lo lati do ri baba yen emi ati e a ma ja mo ni ati pe iyawo pe iyawo se mo ko obirin ni wo mi so wi pe o mu oko e e fi ojo yen si de pe owo ise ojo yen ma san fun yin ti se te ma miss ni ojo yen ma san owo yen fun yin e make sure pe e lo ri baba mo de bo si mi lenu mo ti pe baba baba ni ko si problem mo ti ba won soro o de dun mo mi ninu pe bi won se dohun ti won so pe lati odo mi baba ni kon wole to awon wa o de pray fun won bo wole won o su ni gan February odun yen ohun ni olorun se ipe yi pe ni ase ti jade olorun ko ni foruko yin
1: oruko mi ni Joseph Taiwo mo je omo ijo Sibi Oba ni Lusada branch mo dupe lọwọ Ọlọrun ni oṣu to kọja o ni ise o ti se last lo de fe lo se meeting pẹlu ẹni kan ẹni jẹ gbogi ni side yi local government mi ẹni wa pe pe awọn fe lo se meeting si nigba yẹn nigba jẹ nigba tẹni ẹ pe mi because kini ẹ mo ti sọ mi lati state wipe ẹni bayi bayi ma pe mi mo ni pe ko si ọna so nigba wọn pe mi mo wa ẹni ẹ fi mi ni question kan question yẹn o jẹ gbọdọ pe o dun mi tẹ pe o ka mi lara nide pe mo ti n sáré gbẹgbẹ kìtì lè rí representative ẹni bàbá green bay news níjọ yẹn wa ni kò fẹ bá mi ṣe meeting mo wa dúró níjọ yẹn last show mi mo wa síwájú pẹpẹ mo dẹ sọ fún ọ pé ọlọrun èmi báyìí mo nílò ẹni báyìí pèsè ẹni báyìí fún mi èmi mo ní pé ọkọ náà ń pèsè ẹni báyìí fún mi pé ẹni báyìí tó máa ra tíkẹ́ẹ̀tì tó bá tẹ̀ jẹ́ ẹyọkan ló jẹ́ra nínú méjì tó wà ní ìkíà mi inú mi á dùn mo ṣe mo yin lónìí ẹ nígbà tó di ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí wọ́n ṣe pè mí nìyẹn wípé àgbójínú mo ní pé sá nǹkan báyìí ló wà ń lẹ̀ mo ní pé sá bí mo ṣe wà báyìí o mi ò rẹ́ni mo ti sá àwọn tí mo lọ bá nǹkan táwọn aspirin làwọn gbìn wọn wọn fọwọ́ ló máa ní pé tó wọn bẹ̀ ni pé ẹni tó contest fún party wa ó ti ra ticket wọ́n dẹ̀ wá deliberate ní state wípé ní local government mi o wípé èmi ni wọ́n fà jáde wípé mo máa benefit nínú slot yẹn wọ́n dẹ̀ fún mi ní slot yẹn mo dẹ̀ ṣe primary election mi ní ijọ́ Friday ọlọ́run dẹ̀ gba gbogbo ògo àwọn inec wa wọ́n dẹ̀ ṣe tọ́ wọn wọ́n dẹ̀ submitted báyìí mo ti di candidate in party ẹ ṣe ṣe.
2: Sọ́pẹ́ Olúwa o
3: mo
2: gbọ́dọ̀ ní ẹ̀rí. Akoko eri mi to.
3: Akoko eri mi to.
2: In the name of Jesus.
3: Amen. Jesus.
4: Abi ko se bi oba. Je ki fun address.
3: Let me give you the address.
4: In Canada.
3: In Canada.
4: Number 69. Mivan Drive. North York. Fort Mivan, Toronto. Ni Ontario. M9L. 1YB. Ibe lati ma pade.
3: That's where we meet.
4: Ẹgbọ́n mi sá.
3: This is sir.
4: Àfikọ́rọ̀ ẹ̀ kó gbọ́.
3: Your case will just be settled.
4: Àfikọ́rọ̀ ẹ̀ kó gbọ́.
3: Your case will just be settled.
4: Program alẹ́. Aago mẹ́jọ.
3: Program 8 p.m.
4: Nigeria time.
3: Nigerian time.
4: Ọwọ́ à ń bẹ̀ o.
3: Is there o.
4: Canada la ti se.
3: We hold it in Canada.
4: But Nigeria time náà ni ó wà
3: yìí. It will be Nigerian time.
4: So
3: ẹ ti ma pe
4: as the summer time program gba
3: yìí. So you know that we move to program period.
4: Bọ́lú wa ti ń bẹ tí ẹ̀ mi ẹ̀ wà.
3: Ní wàá
4: ju olúwa tí èmi dúró ayé ẹ̀ máa dìde.
3: Sọ
4: pé ayé èmi máa dìde. Ẹ gbọ́ mi sá.
3: Lizzy sá.
4: Gbogbo èyí tí ẹ fẹ́ lọ sílẹ̀ ọba.
3: All of you that want to travel abroad.
4: Mo fẹ́ kó sọ sí di ẹlẹ́ni.
3: I want you to sow your seed today.
4: Pé èmi náà fẹ́ lọ ilẹ̀ ọba.
3: I also want to travel abroad.
4: Tọ́lọ̀ bá karú àwa iye.
3: If God can count us worthy.
4: Táwa náà lè travel.
3: And we are able to travel.
4: Ìwọ náà ni lọ.
3: You also can go.
4: Kò sí ẹ̀ tọ́lọ̀ ò lè ṣe.
3: There is no thing God cannot do for you.
4: But ṣe rí seed ní agbára.
3: But you.